0: Anchor, third DC, third brand name, I can be brand. No, no, they from my 30. Try to give me, no, they from my 30. Third DC, third brand name, I can be brand name. No, no, they from my 30. Moffat.
1: Number Pigeon Headquarters, you dare so. You dare for Niger FM. 102.7.
2: Naija FM wẹ̀yìn òtò dẹ́nà vivi nami èèyàn gba òrà jẹ́ mi tán wẹ̀ 102.7.
3: Nínú àwọn tó ń lọ kọ̀ọ̀kan ni wà ní ẹ̀ndẹ̀ tẹ̀ máa ọ̀nà ní kí ó rí ọ̀nà ìdákọ̀ ẹ̀ndẹ̀ tẹ̀ lágọ̀ọ̀rọ̀ àpá ẹ̀ wọ́n rẹ̀ lọ́ndọ̀ ìrìẹ̀ mẹ́mọ̀ rẹ̀ tókí ara ń gí ọ̀nà rẹ̀ tó wá sí rẹ̀ rà sí àrọ̀ sí orí tó náà rọ̀ sí àná sí.